0: Ṣogun ní family house ó ti wẹ́yẹ. Ètò àyàn sit down. Ó rè é lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún ìforítì ní family house. Lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n ti tì tí wọ́n ti bú ní family house. Lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún ìfaradà láàrin àwọn àtọkọ. Ẹ wá wo tó lọ ń ṣe fún wa. Ṣé ẹ ti kó lọ?
1: A ti kó lọ síbẹ̀. So before kó tó di wí pé Ọlọ́run ṣe ilé yẹn bàbá mi, kò sí nǹkan tí ọkọ mi bá ṣe fún mi báyìí ogun ni. Tán bá ti mọ̀ wípé pé bóyá ó ṣe nǹkan fún mi báyìí, wàhálà ni.
0: Kò sí bí family house lẹ́wà.
1: Àìmọyemọye ìgbà náà ti pe ọkọ mi wípé nǹkan tó ń ṣe fún ìyá Zainab, torí ìyá Zainab ni first born mi. So wọ́n máa ní wípé ṣóò nìkan ni àwọn àbúrò ẹ̀ wà ń bẹ̀, kò sí nǹkan tó ṣe mí pé bàbá mi ọkọ mi ń gbìyànjú gan o, ó ń try gan. Gbogbo bùkátà family tó fi máa wọn àbúrò tó fi máa yà ni ọkọ mi ló ń gbé. Kò dẹ̀ kí n ṣe wípé pé bóyá kò sí bàbá o, àmọ́ mo dúpẹ́ even gan ìgbà míì gan tẹ́mi gan bá ní ìdìran kan even gan mo máa ń bẹ́ẹ̀ ni pé jẹ́ kí n fi nǹkan tó ń face gan tó ń ṣe gan jẹ́ kí n fi sílẹ̀. So bàbá mi, mo wá dúpẹ́ torí ọkùnrin tí torí mo máa fi ń gbàdúrà fún àwọn ọmọ mi obìnrin pé irú ọkọ tí Ọlọ́run ṣe fún mi òun ni kí Ọlọ́run kó ṣe fún yín ní ọkọ.
0: So o lè gbàdúrà fún àwọn ọmọ rẹ pé irú bàbá wọn ni kí Ọlọ́run pé irú ọkọ tí mo fẹ́ ni kí ẹ̀yin ọmọ mi ó fẹ́, irú ìyàwó tí mo fẹ́ ni kí ẹ̀yin ọmọ mi ó fẹ́. Ẹ wò bí màmá yẹn ṣe ń sọ pé ó di láíláí pọ̀gbá. Ọlọ́run mọ́jà wò ríru ẹ̀ òní o. Náwó ẹ̀ méjèèjì